bí esi rẹ ọlọrun ọba a dúpẹ aláyọ ayan logo láàbọ òní gbogbo ọpẹ gbogbo ogo gbogbo ìyìn fún kábíyọ òsì ọba ta fi ṣe alfa àti omega ayan ìbẹrẹ àti òpin bá a ti jí láàárọ tòní bá a ti jí lówùúrọ tòní agbègbà ọpẹ wa wá sí iwájú rẹ ọlọrun ọba kò gbà á eléyìí tá a tún máa ṣe lẹyìn eléyìí kọlọrun ọba kó máa gbà á ní o kó má da ọpẹ wa lù wá láyà gbogbo ohun tá a bá ń béèrè fún kọlọrun ọba kó máa ṣe gbogbo àdúrà tá à ń gbà níkọkọ ní gbangba kí ọlọrun ọba kó bá wa fi èsì sí o kó bá wa fi ìdáhùn sí àdúrà wa láàárọ tòní a ṣe títóbi ọlọrun ọba a ṣe dànsákì ìwọ lọba tí ń fọba jẹ ọba tó lágbára lórí ohun gbogbo ọba tó lágbára lórí ọba àlàyé kábíyèsí a kú ojúmọ́ níbi gbogbo tí ẹ ti láǹfààní nítorí èmi a máa wí pé àǹfààní la ní o bẹ́ẹ̀ orí ọ̀fẹ́ la rí gbà tó fi mú wa wà láàyè tó kà wá kún àwọn alààyè láti máa ṣẹ̀mí lórílẹ̀ èpẹ̀ orí ọ̀fẹ́ náà kò ní ká kúrò lórí wa o àánú eléyìí tá a rí gbà àjẹpẹ́ àjẹjẹ ìtúnjẹ àjẹpẹ́ ni ọlọ́run ọba yóò fi ṣe ìkànnì rédíò 101.3.5 FM ẹ̀ka rédíò nàìjíríà tó wà ní ìpínlẹ̀ èkó a wà ní 1A adékúnlé fájú ìwé gra onígbòǹgbò níkẹjà ní ìpínlẹ̀ èkó adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba o adúpẹ́. Eniola Abosede ọmọ Saliu lorúkọ mi o ilé náà la fi ń kí wa kú ojúmọ́ níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa tí ẹ ti ń gbọ́ ìkànnì alálùbáríkà ìkànnì tí ń ṣáájú táwọn tó kù tí wọ́n ń tọ̀ ọ́ lẹ́yìn rédíò 101.3.5 FM ojúmọ́ eré ojúmọ́ ayọ̀ àlàáfíà ìgbéga ló mọ wa láàárọ̀ tòní o bá a ti ń jáde lọ láàárọ̀ òní a ò ní jáde lékú lọ́wọ́ a ò ní jáde lé àrùn lọ́wọ́ ayọ̀ àti àlàáfíà tá a fi lé wa sílẹ̀ yẹn fún àwa tá a ti kúrò nílé àwọn tó ti jí láti aago mẹ́rin ààbọ̀ tó ti mú ìrìn àjò wọn pọ̀n lọ síbi ọrọ̀ ajé wọn ayọ̀ àtàlàáfíà tá a fi lé wa sí la máa bá a ní délé bá òkú ọkọ a ní délé bá òkú ọmọ bẹ́ẹ̀ la ní délé bá òkú aya àwọn tí wọ́n ṣì ń gbáradì náà ọlọ́run á túbọ̀ máa ṣọ́ wa o àwọn tó jẹ́ wípé ẹ̀rí akíntì ẹ̀ ní àwa tó jẹ́ wípé iṣẹ́ alẹ́ la ṣe láti alẹ́ àná láti kúrò nílé wa tá a wà níbi iṣẹ́ ní àkókò yìí bá a ti ń darí lọlé ọlọ́run á fi àánú ẹ̀ á fi ṣọ́ wa o àlùbáríkà lẹ́nu iṣẹ́ wa kọ́lọ́run ọba kó máa fi àlùbáríkà ọ̀pọ̀ ìbùkún kó fi kún iṣẹ́ wa láàárọ̀ tòní báwa náà ṣe ń jáde ẹkọ má máa ṣe àmì sí ohun tí mò ń sọ ẹjẹ káwa náà ká fi ẹnu ara wa ká fi gbàdúrà sí ọlọrun ọba ká fi béèrè ohun tá à ń fẹ ṣùgbọn ẹjẹ àkọkọ dúpẹ náà o ká dúpẹ lọwọ ọlọrun ọba ká dúpẹ oore tó ti ṣe ká dúpẹ eléyìí tó ń ṣe lọwọ ká tún wá dúpẹ eléyìí tó ń bọ wá ṣe àkọlé máa gbàgbàgbàgbàgbà ẹ̀rọ káwa náà ká má ní ohun tá a fẹ fún ọlọrun ọba a lè gúnyán ká ní kọlọrun ọba ó jẹ èèwọ̀ kìíní gbà á a lè roka ká ní a fẹ́ fi àgbá ká fi se oúnjẹ fún ọlọ́run ọba kọ́lọ́run ọba ò jẹ́ irọ́ o kí ni bàbá yìí ń béèrè lọ́wọ́ wa ọpẹ́ wa ká máa dúpẹ́ ní gbogbo ìgbà àti ní gbogbo àsìkò níbikíbi tó bá kà wá mọ́ níbi iṣẹ́ ni nílé ni ní balùwẹ̀ ni ibikíbi báyìí kò síbi tójú ọlọ́run ò sí o kò síbi tí ọlọ́run ò sí bẹ́ẹ̀ kò síbi tí a ò ti lè yin ọlọ́run ọba mo á gbàdúrà wípé gbogbo ohun gbogbo ọpẹ́ tí a bá ń dún ní àárọ̀ tòní ọlọ́run ò ní dá sí wa láyà gbogbo ohun tí a bá wá béèrè lọ́wọ́ ọlọ́run ọba yóò ṣe fún wa kò ní fi ni wá lára ẹni ọlá Abosede ọmọ Saliu lorúkọ mi ní kọ́ni rédíò 101.3.5 FM lónìí ọjọ́ 28 nínú oṣù kẹjọ ọdún 2026 inú oṣù ọgọ́sì la ṣe wà 28 oṣù náà ló ti ń parí lọ yìí lágbára ọlọ́run ọba kò ní dìwà mẹ́rù lọ o gbogbo ohun tá a kó wọ oṣù yìí tayọ̀ gbogbo ohun tó dáa ní o tayọ̀
no la ma fi wo osu kesan gbogbo awa gbogbo eni to je wipo tu wa ni awon nkan ko je ku je bi aisan to wa ni agbo ara te wo pe ah osu yi tutu nlo ba si mo se ma gbe wo september le lagbara olohun oba bi olohun ti nbe ti emi re si nbe ni wakati owo yi ko lohun ba ko fa mi fi owo to omi ara eji ara egungun ara ki gbogbo ohun gbogbo parapata ki olohun ba ko ba wa sodo tun kara ko pe daada mo ni gbagbo bi pe olohun ba ti se bi a tin soro yi ago marun abo bo ba tin lu lomo oni kongo a lo dara po mo ajirere Femi Emmanuel lori eto turning point ogbon iseju gba ko ni a o gbe titi di ago mefa bi ago mefa ba ti nlu eto wa eto yin lara awon eto kan gbogi ni kan ni radio 1 103.5 fm e ta pe ni nje ti gbo ni o a o ni je ki ti yin o di si awon iroyin to nlo ka kiri ojojumo ile wa ninu iwe iroyin ti ijoba phone telu ti won stamp e bi pe ya e lo ma gbe iroyin bawo lo se sele ni bo lo ti sele ki lo ohun to sele ti a o ni je ki ti yin o di mo wa gba ladura bi pe iroyin ayo na ni ti wa yo ma gbo o iroyin ayo e ko ni won le de wa a gbe lati ago mefa si ago meje be ani awon ise eleyi awon ohun te ti so wu e fun awon ikede ati polowo ojo se ma mu wa fun yin ni apa abeun ba koko ba ti to e o lanfani lati gbo sugbon ni bayi o ku iseju kan pere ki ago marun abo lu bi o ba ri be ni lodo ti eja le kana ojumo ti mo o ile ti mo eja ji ka se ohun to ba ye ka se lasiko oni gbogbo to ba ye ka se ni asiko eje ki a se gege bayi ni ago marun abo lu o ya ka lo dara po mo ajirere Femi Emmanuel lori eto turning point ni kon ni radio 1 103.5 FM.

èdè òyìnbó tẹ́dẹ̀ Yorùbá nínú àwọn ìwé ìròyìn ilé wa ilé ìdí àlára àgbà ìdá 103.5 FM Radio 1 kò ní Lagos látàkùn àìdájí dáńgò méje àárọ̀ ni gbogbo ọjọ́ Monday.

0: to me let
1: àfúpalẹ̀ àwọn ìwé ìròyìn ti èdè òyìnbó sí èdè yorùbá tó múnádóko ìlú mọ̀ọ́ká ni ilé toko lọ ti ń gbọ́wọ́ gbogbo ọjà tí ẹ bá polówó lórí wa wàràwàrà ni ó tà nítorí ẹ tà ló kọ́kọ́ ń tà kọ́mọ

0: àlàáfíà ló mọ wa láàárọ̀ tó nílẹ̀ kan sí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ rédíò 113.5 FM náà ni ìkànnì alálùbáríkà tí ẹ ń gbọ́ níbikíbi tí ẹ bá wà bẹ́ẹ̀ bá ti ń gbọ́ wa rédíò 113.5 FM rí bẹ́ẹ̀ ṣe ọlọ́run ọba wa ti sọ wípé bí aago mẹ́fà bá ti lù bẹ́ẹ̀ àìṣe ọlọ́run ọba ṣùgbọ́n a dúpẹ́ fún àánú àti orí ọ̀fẹ́ tí a rí gbà ọ̀tọ́ ọlọ́run ọba ni ó yá ti ṣe bẹ́ẹ̀. Tá a ti ní aago mẹ́fà báyìí ni ètò wa ètò yìí tí mo ní ètò kan gbòógì lára àwọn ètò ní ìkànnì rédíò 113.5 FM yẹn ń jẹ́ ti gbọ́ níbi tá a ti máa ṣe àtàwọn ìròyìn tó ń lọ káàkiri ojoojúmọ́ lẹ̀ wa àwọn ètò tí ó yẹ kẹ́ ẹ gbọ́ nílẹ̀ yìí àti gbogbo ẹ̀ náà ni a ó máa jálẹ̀ fún yín láàárọ̀ tó ní àwọn ìwé ìròyìn ọlọ́kan òjọ̀kan náà ló wà ní iwájú mú ní ìwé ìròyìn punch ìwé ìròyìn daily post ìwé ìròyìn vangard the matrix àti àwọn míì tí a bá máa padà mú kọ́kọ́ ni mo bóde láàárọ̀ tó ní pẹ́ẹ́bẹ́ tí mo rí pé ẹyẹ mi kì í apá kan fò ọ̀bẹ bá ti rí àdàbà ti rí ilé ẹ̀ ẹni ọlá bọ́sẹ̀ ọmọ sáliù lórúkọ tèmi o àwùjọ máa ṣe láàárọ tòní ni o.
1: Tọ́ a kú ojúmọ́ mọ́ bí gbogbo tẹ ti láǹfààní àti mọ́ gbọ́ wa tún palẹ̀ látinú àwọn ìròyìn ojoojúmọ́ wa rèé tá a pè ní ǹjẹ́ ti gbọ́ ó yẹ jẹ́ àtúntò kan fìdílé ká fìdílé nǹkan fún ti àárọ̀ tòní ti ṣe ọjọ́ ọjí ọjọ́ 28 oṣù kẹjọ ọdún 2020 ẹ káàárọ̀ níbi gbogbo tẹ ti láǹfààní àti mọ́ gbọ́ wa rédíò 3.5 FM náà rèé ǹjẹ́ ti gbọ́ náà ni a tún ti balẹ̀ sórí ẹ̀rọ agbagbe lóòórọ̀ kùtùkùtù yìí ó yá ẹ̀síwájú tewéta gbà ní péjúwo ní ìlú tẹrútọ ọmọ ní péjúwo egun lábala mọ́ mi ọmọ balógun ló kọ́ mi o a kú ojúmọ́ o.
0: Ó yá ojúmọ́ eré náà ní òfin gbogbo ẹ̀yìn tẹ́ ń wò wá ẹ̀yẹn fọ́tọ́ ti darapọ̀ mọ́ mi lórí TikTok ẹ̀yìn náà fẹ́ darapọ̀ mọ́ mi ẹniọlá bentley náà ni ó fi darapọ̀ mọ́ mi lórí tẹ́ ń gbọ́ wa ojúmọ́ eré lẹ́ẹ̀kan sí ìròyìn àkọ́kọ́ mú kọ́ mi láàárọ̀ tòní òkèlè àkọ́bù mi ni tí ò gbọ́dọ̀ ọ̀wọ̀n bẹ̀ inú ìwé ìròyìn punch náà ni mo fẹ́ mú eléyìí láàárọ̀ tòní gbogbo ìmúrasílẹ̀ ètò ìdìbò tí ó wáyé ní ọdún 2027 yẹn lágùn òṣèlú náà ni mo ti fún eléyìí ààrẹ tinubu ààrẹ bọ́lá mẹ́ tinubu ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n máa ti ṣe ìpàdé alátìlẹ́kùn mọ́ríṣẹ́ o pẹ̀lú àwọn gómìnà tó wà lábẹ́ ẹgbẹ́ òṣèlú apc yẹn all

0: ẹnìkan ìdílé kọ̀ọ̀kan gan lórílẹ̀-èdè wa Nàìjíríà ni wá wá bílíọ̀nù náírà ṣé kò ní kárí gbogbo wa gẹ́gẹ́ bí ti Atiku Abubakar tí ó sọ ó ní kí mínísítà ọ̀hún àti ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà kí wọ́n ó bọ̀tà kí wọ́n ó sọ bí wọ́n ṣe ná owó náà ní kíákíá 600 billion naira cash transfer náà ni wọ́n kọ síbẹ̀ ìyún ìdìbò ju ẹ̀ tó jẹ́ wọ́n ní bó wá ni nígbà tẹ sọ wípé àwọn ìdílé bíi mílíọ̀nù lọ́ọ̀dógún náà lẹ fẹ́ ṣèrànwọ́ fún níbo làwọn ìdílé máa mílíọ̀nù mọ́ yòókù ìbò ni wọ́n lọ tó jẹ́ wípé àwọn ìdílé mílíọ̀nù mẹ́wàá rẹ̀ lórí ọ̀fẹ́ láti ṣe kíni láti kọ́ fá rẹ̀ tán wọ́n sì wípé ìdílé kọ̀ọ̀kan òun náà ni wọ́n fún ní 25,000 naira ìyún ní oṣooṣù lóṣù mẹ́ta wọ́n ní oṣooṣù ní oṣù mẹ́ta ni wọ́n fi gbà bákan àwọn kan ni wọ́n gba 75,000 naira wọ́n ní gbogbo eléyìí náà jẹ́ wípé ọ̀rọ̀ ọ̀hún orí bákan eléyìí tí wọ́n sì sọ wípé tọ̀ ó dàbí wípé àwọn kan òun ni wọ́n ti ń ṣe kíni ni wọ́n ti rún owó náà ni wọ́n ti ń rún mọ́ra lábẹ́nú wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ pé wọ́n ní àfún ní owó yìí ń lọ̀pọ̀lọpọ̀ wọn ò rí transfer bó ti kó mọ ṣùgbọ́n ẹlẹ́ẹ̀ná 600 billion naira láti fi ṣe ọwọ́ fún àwọn ìdílé tó jẹ́ wípé wọn ò fi bẹ́ẹ̀ rọwọ́ họ rí láwùjọ ti Nàìjíríà ó ní kí wọ́n jáde kí wọ́n wá sọ bí wọ́n ti náwó náà ẹ fẹ́ kàròyìn ìwé ìròyìn Daily Post ló kọ́ láàárọ̀ yìí.
1: Ẹ jẹ́ dé ẹ̀ka ìkéde àti ìpolówó àkájí àwọn iṣẹ́ yìí bá a bá padà dé a ó máa tẹ̀síwájú ẹ má gbàgbé wípé abala àgbéyẹ̀wò níbi tí ó ti láǹfààní láti pè wọlé tàbí kẹ́ ẹ tẹ̀jíṣẹ́ dá sí àwọn ìròyìn ilé ìta kà lára àwọn ilé ìta àti ilé ìta sì máa mú ẹ ó láǹfààní láti sọ sí ṣókí ni o bó sì jẹ́ àtẹ̀yìn fẹ́ tiẹ̀ báyìí báyìí ẹ lè máa fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí WhatsApp ni wa 0704 700 3341 0704 700 3341 náà ni sọ̀rọ̀ tẹ máa fi ti àtẹ̀jíṣẹ́ ẹ máa tẹ̀ sí WhatsApp line wa nísìnyí ẹ ò bí àkókò náà bá ti tó a ó máa kà á pọ̀ mọ́ àwọn ìpè tí ó ń wọlé lọ́kọ̀ọ̀kan ìjèjì rédíò 101.3.5 FM ṣé ń bẹ́ẹ̀ tí ń tẹ̀sí sí wa.
2: Are you ready?
3: Better laugh.
2: Get one place where they turn some money to big level cash out. No be joke, na di correct guy. Na bet and laugh they run out.
4: Then they give 350% welcome bonus up to 1,000,000 naira and 100% combo boost on your bet.
5: Just log into www.bet.com. That is www.betnlaf.com and start to the win.
6: No be for people when they reach 18 years old. Bet response.
2: Are you ready to be inspired? This weekend, tune in to Go Get It Live, the radio show that celebrates minds, big dreams, and unstoppable achievers. Join us live on air as we host trailblazers, innovators, and go-getters who have excelled in their chosen career, sharing their journeys, challenges, and secrets to success. It's not just talk. It's a movement of inspiration. In, ask your questions, share your story, and get fired up to reach your own goals. Day Friday's time, 1:30 p.m. Radio 1, 103.5 FM. Yours for inspiration. Because when great minds meet, magic happens. Go get alive, dear. Dream, do. Want to be part? Call Chinwe on 0803-6868-295 or John on 0802-735-649.
7: Èyí ni láti fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa létí wípé àǹfààní ti wà báyìí láti ṣe ìpolówó ọjà yín, iléeṣẹ́ yín, ayẹyẹ ìṣílẹ̀ tàbí ìsìnkú àgbáyé ètò àtúpalẹ̀ ìwé ìròyìn ilé wa lédè Yorùbá ǹjẹ́ gbọ́. Bákan náà ni àǹfààní wà láti ṣe onígbọ̀wọ́ iléeṣẹ́ ọjà yín tàbí ilé ìjọsìn yín ní ìṣẹ́jú 15 tàbí 30 ìṣẹ́jú láti aago 8 alẹ́ títí di ìgbà tí a ó fi àdàgbà ètò àrọ̀ láago 12 láti ọjọ́ Monday ọjọ́ Ajé títí di ọjọ́ Sunday. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ̀kan sí ẹ̀ka ìpolówó ọjà wa ẹ pé lẹ́yìn orí ẹ̀rọ 08028296023 tàbí bísọ́lá sórí ẹ̀rọ 08023974412 a ó máa retí yín o.

0: padà ń jẹ́ síwájú láti kọ́ ni rédíò 101.3.5 FM ẹ̀kárédé náà ìpínlẹ̀ Èkó. Ǹjẹ́ ti gbọ́ náà lètò níbi tá a ti mú àwọn àtúpalẹ̀ àwọn ìròyìn tó ń lọ káàkiri ojoojúmọ́ ilé wa wá nínú àwọn ìwé ìròyìn ìjọba fòǹtẹ̀lù ẹ̀bú bó ṣe ń jáde náà la ṣe ń kà sí etí yín. Ó yá ká máa tẹ̀síwájú, ẹ má gbàgbé mo ní ẹ lè máa fi àtẹ̀jíṣẹ́ yín yìí sórí 0704700341 bẹ́ẹ̀ bá lóhun tí ẹ fẹ́ sọ sí àwọn ìròyìn eléyìí tá a ti yín àti eléyìí tá a tún sì máa mú ẹ̀mú lérè wípé ẹ ṣì wà ńbẹ̀ pẹ̀lú wa. Ẹ lè máa fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ 0704700341 0704700341 Oya agenti esiwaju nje ti gba o.
1: Ekini.
0: Oyin Daily Post na ni eleyi wa. Laaro toni o enu Daily Post. Awon egbe oselu alatako oni royin ma temo je wi pe won ti mu ojo kokan le logbon osu kejo ta yi gege bi ojo ti won ma ko awon ojo ti won ma ta patuyan sipo Aare Tinubu fun sa elekeji. Okinu awon agba oselu na iyan Saliu Lukman won lokede yi ninu atejade kan eleyi to fi sita lana ode yi ni oloruko egbe alatako kan ti won pe ni G100 gege bi ohun to fi di e mule o ni ipade na yo gba lejo awon legbelegbe àtàwọn ẹgbẹ́ òṣèlú alátakò gbogbo níbi tí wọn yóò ti máa fi ọ̀rọ̀ sowọ́pọ̀ ṣáájú ètò ìdìbò ọdún 2027. Ó péjọpọ̀ ọ̀hún ó ní ó ṣe kókó ṣe pàtàkì púpọ̀ o àti pé lẹ́yìn ìwé ìpàdé lóríṣiríṣi tó ti wáyé pẹ̀lú àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú alátakò mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ wọn dárúkọ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ADC ńbẹ̀ńbẹ̀ APM NDC PDP PRP àti SDP. Ó ní àjọṣepọ̀ yìí kò sọ wípé ẹgbẹ́ òṣèlú kankan nínú àwọn ẹgbẹ́ òṣèlú yìí yóò mọ ẹgbẹ́ mi parapata o, ṣùgbọ́n láti gbárùkù ti ẹnìkan ṣoṣo láì wo irú tó jẹ́ fún ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà náà ni wọ́n fẹ́ fi ṣe gbogbo eléyìí. Ẹkún ẹ lè lọ ka ìròyìn náà nínú ìwé ìròyìn Daily Post eléyìí tó jáde
1: yìí. Ọlá ǹjẹ́ ti gbọ́ o, nínú ìwé ìròyìn Daily Post tó jáde lọ́rọ̀ yìí, wọ́n ní ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Èkìtì wọ́n mọ̀ ti bọ́ta wípé ìròyìn eléyìí tó ń lọ káàkiri wípé àwọn ṣe kíni, àwọn ti bẹ̀rẹ̀ sí ní lọ kiri o, ti bẹ̀rẹ̀ sí ní gbárùkù ti àfojúsùn gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Iyùn Ṣèyí Mákindé gẹ́gẹ́ láti jẹ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní irọ́ pátápátá ni o ní ìròyìn náà o nínú àti tí wọ́n fi síta láti ọ̀dọ̀ ẹgbẹ́ òṣèlú ọ̀hún wípé wọ́n ní àwọn gbọ́ wípé ìròyìn kan lọ káàkiri wípé ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Èkìtì àwọn ti ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM lọ́nà àti rí dájú wípé àṣẹ pẹ̀lú ẹni tí ó jẹ́ olùdíje dupò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ APM Iyùn Ṣèyí Mákindé ní nínú ètò ìdìbò ọdún ìṣẹ́mù nínú àtẹ̀jáde ọ̀hún eléyìí tí wọ́n fi síta. Iyùn ní ìlú Àríkìtì ẹni tí ó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ náà láàrin ọmọ làṣẹ ó yànnà náà ó ṣàpèjúwe ìròyìn náà gẹ́gẹ́ èyí tó jẹ́ wípé àwọn kan ni wọ́n kàn ṣe àgbékalẹ̀ rẹ̀ eléyìí tí ò sì ṣe ìtẹ́ka wọn ní irọ́ pátápátá ló ní ìròyìn náà o. Wọ́n ní gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ń pè káàkiri tí wọ́n sì ń sọ wípé tọ̀ ẹ̀yin lóòótọ́ ni làwọn ẹgbẹ́ òṣèlú PDP ló ti ṣe pọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APM pé ìròyìn ọ̀hún jáde láti ọ̀dọ̀ àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP tó jẹ́ wípé ẹnikẹ́ni ò mọ̀ wọ́n. Wọ́n ní ìròyìn ọ̀hún kò wá láti ibi tó yẹ bí ó ti wù kó mọ̀. Ó fi díẹ̀ múlẹ̀ wípé àwọn ò ní nǹkan kan ṣe ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Èkìtì, àwọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APM tàbí ẹgbẹ́ òṣèlú kankan tàbí ẹgbẹ́ kankan tí gbogbo ìbò ìyàn ò fún Ṣèyí Mákindé gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní kò sí ń tọ́jọ́ o bí ó ti wù kó mọ̀. Nítorí náà bí àwọn ń gbọ́ ìròyìn náà níṣe ni kí wọ́n kọ etí dìdì sí o. Ìròyìn wà nínú ìwé ìròyìn òsì tó jáde láàárọ̀ yìí.
0: Ǹjẹ́ ẹ ti gbọ́ ṣáájú ètò ìjọba gbogbo tí yóò wáyé ní ọdún 2027 náà ni òní ìpínlẹ̀ Edo ni eléyìí táwọn náà ti múra sílẹ̀ ní tí ó jẹ́ alága ẹgbẹ́ National Democratic Congress NDC ní ìpínlẹ̀ Edo ìyẹn Babatunde Olúkọ̀gá ìyẹn ní ọjọ́ Wẹ́ẹ̀dì ọ̀sẹ̀ yìí. Ó mà ti wàásù àlàáfíà o láàrin àwọn ẹgbẹ́ tó wọn wípé ẹ jẹ́ kí ohun tó ti lọ kó ti lọ o. Wọ́n ní let by by

0: Naira and 100% combo boost your bet. Just log into www.betandlaf.com. www.betandlaf.com and win. Only for people when they reach 18 years old. Bet responsibly.
1: Ìgbìmọ̀ tó ń tètè ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí pé àkíyèsí aráàlú sì kọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyálólórí àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbá fún ìnígbẹ́kẹ̀lé ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. A wá ń fi èyí gbà pé kí ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí. Káàdì ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí. www.cbn.gov.ng www.nacom.gov.ng www.fencom.gov.ng www.sec.gov.ng láti ṣàfihàn àwọn afurasí ayédèrú ayánilówó yìí. Ẹ pé 0700 55226 0800 225 5226 Ẹ pé +234 817 665 627 Olùkéde FSRCC.
2: So, hello, ẹ káàárọ̀ o.
3: Ẹni wípé ohun tó ń sọ ni pé gbogbo àwọn mùdùmùdù tó yẹ kí a máa jẹ
2: nípa máa rí jẹ.
3: Ẹ̀ka àrọ̀ sà o.
4: Ẹ̀ka àrọ̀ olùkọ́ mi ṣáà ìdújú mọ̀ láti bá ògbìjọ.
2: Yes, sir.
3: Láti ògbìjọ.
4: Ọlọ́run pẹ̀lú ni rẹ̀ yìí ká rí sọ ọlọ́run pẹ̀lú ni o.
2: Àmì Ọlọ́run.
4: So ẹ̀jọ̀ ẹ̀yin ẹ súnmọ́ ìjọba jù. So ẹ̀jọ̀ bá wa sọ fún ìjọba pé

Ọba ti ṣe kiri pẹ̀lú tán, àwọn ọmọ ìlú tó ti di ìpínlẹ̀ Ọ̀wọ́n. Ẹ ló. Yẹ́sì, ọjọ́ ìbọn. Ọba ti ṣe kiri pẹ̀lú tán, àwọn ọmọ ìlú tó ti di ìpínlẹ̀ Ọ̀wọ́n. Ẹ ló. Yẹ́sì, ọjọ́ ìbọn. Ọba ti ṣe kiri pẹ̀lú tán, àwọn ọmọ ìlú tó ti di ìpínlẹ̀ Ọ̀wọ́n. Ẹ ló. Yẹ́sì, ọjọ́ ìbọn. Ọba ti ṣe kiri pẹ̀lú tán, àwọn ọmọ ìlú tó ti di ìpínlẹ̀ Ọ̀wọ́n. Ẹ ló. Yẹ́sì, ọjọ́ ìbọ